ọdí tí ọba ẹwà bọ̀ntí ní dùn sẹ́yìí à náà orí di ọba náà di àná ṣe bí a àwárí ẹnu onílé di àwárí ẹhún nkọmọ dà onílé di àwárí ẹhún nkọmọ ẹhún sí bí a ògí ọ̀nà ibi àwọn adé sẹ́yìí wà ẹwẹ́ni.